ṣe Ọlọ́run, o ṣe Jésù, o ṣe ẹ̀mí mímọ́, o ṣe o ẹ̀mí mímọ́, o ṣe o ẹ̀mí mímọ́, ibi ayé fojú sí ọ̀nà o gbàbẹ̀, ẹ̀mí mímọ́ o ṣe o. Ẹ wá ṣe nǹkan kan fún mi láàárọ̀ yìí, gbogbo ẹ̀yin bàbá bàbá, ẹ dọ̀bálẹ̀ lónìí ọjọ́ kìíní oṣù keje, ẹni bàbá láì dènà pẹnu mo gbé ọ̀gá. Gbogbo ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ ẹ kúnlẹ̀, ẹni Jésù mo gbé ọ̀gá. Mo dúpẹ́ fún èmi àti àwọn ọmọ mi. A dá ògo padà fún ẹ wá yí ká ọ̀tún ẹ yí ká òsì. Dádì ẹ dìde ńlẹ̀ bẹ́ ẹ ṣe ṣe yẹn. A fẹ́ kí Alleluia méje. Ìjọba kẹfà ti gbé ìjọba lẹ̀ fún ìjọba ẹlẹ́ẹ̀keje. A tó wọnú oṣù keje òní ni ọjọ́ kìíní nínú ẹ̀. Ọba tó jẹ́ kó rí oṣù pípé. Oṣù eléyìí ni wọ́n ń pè ní overtaking by favor. Yíyà wọ́n lẹ̀ nípa ojú rere kìí ṣe nípa agbára báyìí. Àṣé èèyàn lè fojú rere èèyàn fi lè lé èèyàn bá èèyàn lè fi ojú rere tó yà wọ́n lẹ̀. Sáà níbo lẹ wà? Ẹ jájọ kí Alleluia méje kẹ fi sáìn pé èmi tí mo rí ìlàjì tọ́kàn ọdún yìí èmi náà mò ń dún tí mò ń dúpẹ́. Mọ́mí àti dádì ẹ jájọ kí we are going to shout that seven Alleluia. Bọ́ ọba wà ń bẹ́ ò lè gbé bọ́dì ẹ̀ bọ́ ọba fẹ́ fò ní gbogbo ẹ̀yìn tẹ́ gbàgbọ́ pé ò lè fò láàrin oṣù mẹ́fà. Ẹnìkan bíi báwo físà rẹ lè bọ́ sí ni owó tíkẹ́ẹ̀tì ó sì tún jáde ẹ̀yìn kan ó fò tẹ́ dénú tẹ́ dérí ní second half ní gbogbo àwọn tí ń tẹ̀lé mi lọ Jerusalem ẹ̀ mọ́ gbáradì Inami Kwame Nasha mo gbọ́ létí mi àwọn kan yóò surprise tí wọ́n ó rí nínú oṣù yìí wọ́n sì mọ da omi lójú láìsí pé wọ́n ń kẹ́dùn. Inú wọn ó dùn dé bẹ́ẹ̀ ẹ̀mí olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi so le jọ ìwà kan fòókè kí Alleluia méje oṣù keje today is 01/07/2026 somebody shout seven Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia okogo mẹ́fà ogo méje ẹjẹ́ aṣẹ́ méje ni àti kúrò mẹ́fà ogo méje ọ̀yà ogo ogo ogo ogo ogo ogo ogo fún mẹ́sáyà pastor Mrs. Temitayo a sí orin rẹ lónìí a sí orin ìyàwó mi lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ a kàn ní kí wọ́n fi eléyìí ẹ fún wa ní ìtọ́wò ká kàn fi yẹn wọlé níwọ̀n ìgbà tó jẹ́ pé lẹ́ẹ̀kan lọ́dún lorin mọ́ jáde mọ̀mọ́ o mo fẹ́ ṣe nǹkan kan tó yàtọ̀ láàárọ̀ yìí.